0: question. You have to listen from now to the end of the show. So relax, enjoy the program. It is EPN Half Hour. Let's take a message from our sponsors.
1: Ìjẹ́ wọn ṣàgbátẹrù bá ṣe ń dàní síṣẹ́ nílẹ̀ yìí tàbí lókè òkun àbí wọ́n jẹ́ ọmọ Nàìjíríà tó ń wáṣẹ́ nílẹ̀ yìí tàbí lókè òkun ó sì ń wá ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí rẹ̀. Ìròyìn ayọ̀ rèé fún wọn o. Àjọkànrè tó ń ṣe kò kárí bí a ṣe ń dàní síṣẹ́ nílé iṣẹ́ aládàáni nílẹ̀ yìí àti nílẹ̀ òkèèrè fún gbogbo ọmọ Nàìjíríà. Employers Association for Private Employment Agencies of Nigeria EAPN jẹ́ àgbáríjọ àwọn àjọ aládàáni tó lóúnjẹ ìjọba tó ń bá ní wáṣẹ́ sílé iṣẹ́ aládàáni ní Nàìjíríà àtòkè òkun. EAPN ń bá àwọn ọmọ àjọ wọn ṣe alágbẹnusọ lọ́dọ̀ ìjọba àwọn àjọ òṣìṣẹ́ àtàwọn àjọ mìíràn nílẹ̀ Nàìjíríà àtòkè òkun níbi gbogbo tọ́mọ Nàìjíríà ti ṣiṣẹ́. Wọ́n tún ṣe abẹnú gan nípa báwọn ilé iṣẹ́ aládàáni nílẹ̀ yìí àtòkè òkun tọ́mọ Nàìjíríà ti ṣiṣẹ́ tẹ̀lé ìlànà àjọ òṣìṣẹ́ lágbàáyé nípa bí a ṣe ń gbani síṣẹ́ lọ́nà tó bófin mu bí a ṣe ń sanwó òṣìṣẹ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èròǹgbà EAPN fáwọn ọmọ Nàìjíríà tó ń ṣiṣẹ́ níbikíbi lágbàáyé níṣẹ́ tó ṣe mú yan gan láwùjọ. Ìwọ náà wá jàǹfààní yìí. Kàn sí wọn lórí www.eapen.org tàbí kí o pè wọ́n sórí 0703 9771 750 fàlàyé lẹ́kùnrẹ́rẹ́ bó ṣe lè jọmọ ẹgbẹ́ àtàwọn àlàyé mìíràn.